0: lẹ́nu ọjọ́ sunday títí jésù yóò fi dé ìràwọ̀ ọmọ rẹ òní wọ̀ ní ọ̀sán gangan o ẹlẹ́rù níyìn dé ológun dídé ológun àrà ológun àjímọ́ rọrọrọrọrọrọrọrọ sunday kẹta ló tún ṣojú wa ni àwọn gbàgbé ọlọ́run ga torí pé òní ọlọ́run wa kò fi wá sílẹ̀ gbogbo ilé ìpariwo ọlọ́run ó ṣe o
1: ọlọ́run ó ṣe o
0: wòlíì rẹ pọ́sọ́fẹ́ kẹyẹ mẹ́nẹ̀ bàbá alábìyamọ́ ti wà lórí afẹ́fẹ́ wàá fi fọkànbalẹ̀ sin ẹlẹ́dàá rẹ o kò tẹ fà sókè yìí dẹ́bọ̀ rí bọ́bá yí ò rí ọlọ́run wù ọ wọ́n tẹ̀ lọ sọ pé kò sẹ́ni tó lè mú ọ wọ́n lọ sọ pé tinú rẹ yìí nìkan náà ló máa ṣe máa rántí pé ọlọ́run ju gbogbo ènìyàn lọ́lùfẹ́ ìgbà tí ènìyàn bá wà láyé lèèyàn máa sọ fún ènìyàn wípé kó fàyè rẹ̀ fún ọlọ́run ṣèfẹ́ ẹlẹ́dàá rẹ lẹ́ni o kó o sì súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí torí pé ilé ayé yìí àwa nájà ni ọjọ́ kan lèèyàn ó padà sílé ohunkóhun tí ò ní jẹ́ kó dí ọ̀run rere olùfẹ́ ó yá tètè sá fún báyìí alóore ń ké ó dẹ̀ ń ké tantan o ìwé fẹ́ sórí karùn-ún ẹsẹ̀ kẹta ẹka bíbélì fún mi kíákíá.
2: ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èrí àbí ojú kòkòrò
0: kí
2: ẹ má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́
0: tó ti gbọ́ o
2: tó ti yẹ àwọn ènìyàn mí mọ́.
0: olùfẹ́ ó ń pẹ́ mi ò mọ̀ orí kò ní fọ̀ sẹ́nikẹ́ni wa tá a bá délé o a jọ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ o ẹni ká pariwo inú ilé sọ pé màá délé o
2: màá délé o
0: gbọ́mi bàbá yìí ò ní fàyè bọ̀run jẹ́ màmá lórúkọ jésù a jọ wúlò fọlọ́run o bẹ́ẹ̀ bá gbàgbé ọlọ́run ò ní gbàgbé ọlọ́run o a fi ayé ló gbé jésù mi lọ a fi ayé ò ní gbé wa lọ o owó ló kó bá júdásì owó ò ní kó bá wa o ojú kòkòrò ló han sọ́ọ̀lù léèmọ ojú kòkòrò ní hàn wá léèmọ o ìwà àwọn ọmọ ẹlì ni òjò jẹ àlùfáà àmọ lórúkọ jésù ọmọ ò ní kó bá wa àìmọ ojú kúrò lára obìnrin ló kó bá sáàpì ojú kòkòrò kò ní hàn wá léèmọ àìmọ pé dá lọgùn kẹ́ni lórúkọ jésù àmọ pé dá o a máa fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́rùn ló kó bá rú bẹ́ẹ̀ lórúkọ jésù à ní ṣìṣe o ìgbéraga ọlọ́mú fásitì wálẹ̀ lórúkọ jésù ayé wọn ò ní lọlẹ̀ àìmọ ojú kúrò lára oúnjẹ jíjẹ ló kó bá dá màtí ẹfà lórúkọ jésù oúnjẹ ò ní hàn wá léèmọ ẹmí ìlara ló jẹ́ kí àwọn ẹgbẹ́ joseph kò tì sínú kàga ó ní ìlara àdúgbò rẹ lórúkọ jésù ò ní rí nọ́mbà rẹ mọ́ ìgbé kíkẹ́ ni iṣẹ́ ẹyẹ lóko lórúkọ jésù ò ní kígbe lórí ọmọ rẹ o ọlọ́jọ́ kò ní débàwọ̀ ọmọ rẹ lálejò inú agogo ẹdẹ lórí ti wà ọmọ rẹ máa tí oríire lọ́dún yìí agogo ayọ̀ rẹ dẹ̀ máa lù ohun tó dánwọ́ lẹ́yìn wàá fàyọ̀ yanjú ẹ o lórí ọmọ rẹ ikú imú kò ní bọ́ sí tòsí ó ní rọ́gùn ọ̀dàlọ́ rẹ bí júdá sí o ohun kò tí mẹ́nu gbọ́ tó ń dúnmọ̀ wúrúmọ̀ wúrúmọ́ mọ́ wa kẹ́kẹ́ máa pamọ́ lẹ́nu o orí ọmọ rẹ dorí àpáta tí ò ṣe kọlù látòní lọ aláàtì ran ọmọ rẹ máa ṣẹ o ayọnilẹ́nu nínú òkùnkùn olúwa ṣèdájọ́ wọn lórí àwọn ọmọ rẹ orin tó ọmọ rẹ bá dá yọ rẹ ni gbé lọ́dún yìí o ìlàkọjá tí ò jẹ́ kó mọ eré èyí tó kàn lórúkọ jésù ó pòórá lẹ́ni o ọmọ rẹ ò ní wọgbọ́ ìjà lọ ìjìpọ́njú owó àìní kò níjà fámìlì yín o jẹ́ńkú sọ bẹ́ẹ̀ pé àìní ti dópin inú ilé yìí lónìí àṣẹ tí ń gbẹni ga yóò gbé ọ̀gá tọmọtọmọ o àṣẹ tí ń gbẹni dìde yóò gbé ìwà àtọmọ rẹ dìde ọmọ rẹ ò ní jẹ iyán tó lè kò dẹ̀ ní jẹ iyán rẹ̀ níṣu o okun inú la fi ń gbẹ́ tìta ìyá yìí ò ní rí wàhálà ibi ọmọ rẹ ò ní padà dá bẹ́ẹ̀sì jobi aláṣìírí ọmọ rẹ kò ní tù síta ò ní rí wàhálà ọmọ wò bí ìran o ò ní rí ìbànújẹ́ ọmọ wò èṣù ò ní ṣe ọmọ wa tá a bá lẹ́ni tá ò bá bá ni a ó padà lẹ́yìn ẹni ni eléni ní máa padà lẹ́yìn ọmọ rẹ ojúlọlá kan fi ń sọrí ayé ò ní ṣe ọmọ rẹ mú látẹ̀yìn bìlísì ò ní yalé ẹnikẹ́ni wa o ìjọ̀gbọ̀dẹ̀ ní mọ̀nà lé wa ọwọ́kọ́wọ́ kò ní fọ ọmọ rẹ sẹ́yìn o májẹ̀mú iṣẹ́ rere mo gbìn sínú ayé gbogbo ọmọ tí ń gbọ́ mi ní àgbáyé ìlépa ènìyàn bí kò ní borí ọmọ rẹ o olùwàgbà fún ọmọ rẹ nínú ìgbìyànjú rẹ látòní lọ ohun tó bá gbìn yóò mú èso jáde jẹ́kú sọ bẹ́ẹ̀ pé agbára ọlọ́run ó kú ìgbìyànjú rẹ látòní lọ tọmọtọmọ òróró rẹ ọ̀fẹ́ tí kì í tẹ́ ó yà dá sí ọ lórí o òróró àánú ó yà ẹgbà o pẹ́pẹ́ àánú dìde sọmọ rẹ ìtẹ̀síwájú rere dé báyìí lè ní o ọ̀rọ̀ yìí tú ọlọ́run ló ti yóò gbọ́ o ìfẹ́ ọlọ́run kọ́ òní fi gbèsè rọ́gbèsè òní dààmú lórí ọmọ àtòní òtú àtànà wà á rọ́jú wà á délẹ̀ ìlérí oní sùúrù ló jogún ayé ẹmí sùúrù kò ní dágbére fọmọ rẹ o ẹni lọ lóbọ ọmọ rẹ máa lọ re yóò bọ re o ẹnu wọn ò ní gbófo ọwọ́ ọlọ́ta kì í gbélé ọ̀tá ọmọ rẹ ò ní nísinmi àìsàn ò ní dágúnlẹ̀ tọmọtọmọ ò dájì jeremiah 48 verse 3 ò ní kígbe lórí ọmọ a ò ní gbóhùn ahoro nínú ilé yín o ò ní di aláìní ní agijù ayé a sọ di àyè gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ ọlọ́run tam 119117 máa gbé láìléwu tọmọtọmọ jọ ìka tó súnmọ́ igi imú rẹ kò ní rú ọ fáyé àṣìwé òtún àṣìṣọ́mọ rẹ ò ní ṣìwé o ko de ni si so o ojo olua mole si olara tomo tomo o ki gbe tinu tinu bi gbogba ni gbo mi ni agbaye o ni sofo omo e sori re o jesu olua wa eri meji la ba sare gbe yin ara le mu nbo
1: oko mi ti fi mi le fun running 6 years lo ti fe mi ati awon mo sile
3: oko yin sano
1: beni
3: okay
1: so gba ti a wa se isoji joju baba wa gbadura pe awa single mother ka bota to ba pa si fe pe koko pada ka gbadura e to ba de pe oko bi la fe ka gbadura e ni ose yen mi ni paro fun yin eyan approach mi to fe mi
3: that's e yan to si e ta de to si e latojo yi
4: oh
3: atun
1: ni ose yen na lo ko mi to fi mi sile fun ogun odindi running 6 years
3: odun mefa
1: lo wa kon gate o da bi ala loju mi bi mo se gbohun kokoko tani yen mo ba ri peleru mo wa wo pe kilele
3: kilele
1: o sha o wole
3: la wa ta sese to sin jeta
1: o se wole ni
3: ka si ronu le lori
1: bo se wole ni yen o sha bere sin be mi a sha wole okunle o se gba to okunle to o gbadura the next thing o sha o nbe mi o ni ki ma binu lo wo obirin ajoji lo sonu si lori
3: ki la wa so fun
1: mo gba fun abi o se se
3: o ti gba wole
1: o gba wole mo wa so fun lese kese mo ni mi ni paro fun to pe o te o wa ni ose to de o na le yan si ba mi soro ta pe bi ojo meta si gba to de mo ni to e pe o tete wa o ko ba pari ko ba ma si tori pe mo ti duro
3: o ti de bayi
1: o ti de o ti de o de se normal
4: o se normal iye gogo ni koko o se normal
1: iwe ri tele lele
3: o ti incorporate
1: ben ben bi le se ri gan tele re leyin gba to de bo nisin o for ties o share everything o ti le se
3: o ti tu gogo le se
4: o ti gogo le se
3: o se ties
1: o se ti gba lo de si
4: gba lo de
3: gogo yi single manda ese re kun le bayi
4: mundo o
3: eru yen o ko je di po wa larun
4: o wo lorun
3: o ya oko yen ko wa dara
4: o go
0: engineer jagbo erikeji
5: odupe lowo olorun pe oroke yi fun crusade ta lo se labe okuta yen igba ti daddy ni ka na phone wa soke mo sha pray igba ta wa de bi ta ma sun ni ale mo se wo phone mi mo ko pa ta lo sowo si mi first born mi sowo si mi second born mi na tu sowo si mi
4: hallelujah
3: eyin be lo lo ma yin ma transfer wo si olorun gba gbogbo mo to tara yin jade boya wa sowo si o
4: amen
3: soje abe okuta yi o da bi gba ti ma pada sabe okuta
0: asa kari kan to gbe gba pe igbe adura ti koko sunday kan a fe gbo won adura soke leni ni ma adura to de ma bi erin ni akori otu yi ta pe ni otu royin ayo a fe mu adura royin ayo ye ni bada lati ori lo ti oro de ma sile ku royin ayo fun wa be de ni omi to wa legbe pepe ti won ti n gbadura si gbogbo eniyan ni ma ma fi le lowo lofe loni ebi jamo wipe otu yi o iwo na gbo iroyin ayo bo le ni dale mo to wa ni segu ota logun say so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o loni gbogbo eniyan ma fi orin ranse afẹ omo olorun to le fi 2000 bi 1000 bi 500 ranse bo olorun ba se ko si o ni ko se fi ranse iba kere iba pe wo sari wipo o dasi iye kiye lo le fi ranse o epitete ranse o loni ojo esimi loruko jesu oni wo owo ti orisun owo re oni gbe o ani tawona o olorun baba alabiyamo o aye lo wa
6: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní mọ́bọ jẹ mọ́.
7: From Lagos, this is
8: your in.
7: This is Jordan 105.5.
8: Station with the voice for

0: 30 AM every day. Ayo, ni temi tielo jojuma. Amen.
1: O go mani fu alaro loki. Fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo orile ede agbalaye adupe lowo oni majemu dupe lowo baba mi baba re dupe lowo eni to so e dupe lowo eni to gba e dupe lowo eni to fu e lanfani kan ti o fu elomi dupe gbo du ti ri ojo Sunday ibele so pe lati ojo simi lati ya simi mo bo si bi pepe re ki lo se ma yi nile ni iye gba to ba ni ni ori ofe mo bo ti wa yin le yen ma dupe fun enikan to tun ji esi mo ni alaye awon kan odide mo awon kan ti wo bi o ti ji olorun ni pe awon kan ti ro pa ma ri aro iwo ori wo dupe pe ori 1705 2026 iwo gbo le to gbe gbo meje abo si bi pepe nigba keji ya jo hallelujah nla meje ati ogo meje to fori bale ni gba meje nibe bo ti wa nse be to nse imi na ni woli yi tenti mo Olari waju olagbemi JP anu ni mo ri gba keni baba mi arugbo ojo ni kajoso na ni ti owuro ya mi ndi enu akuku re ya jo ni raju emi kajo gbo on to ni majemu ni fun gbogbo kan to ntete si mi na ni ti owuro mo bi ni gbogbo le to gbe gbo me pata pata eh wono gbaga joko re sumo to si ya jo gbo on to ni majemu ni fun gbogbo kan ya lo ti Genesis 26 eh lati ese kejila re kilo wi
2: nigba na ni saki furugbe ni ile na
1: nigba na ni saki furugbe ni ile na
2: o si ri oro orun mu ni odun na
1: o ri oro orun mu ni odun na
2: oluwa si busi fun
1: oluwa busi fun
2: okunrin na si di pupo
1: okunrin na wa di pupo
2: o nlo si waju
1: o nlo waju
2: o si npo si
1: o po si
2: tito fi di eniyan nla
1: gidi tito fi di eniyan nla ma gbo okunrin na nlo waju o po si tito fi di eniyan nla itoru urugbe mami iwo na le furugbe kan laaro ti o ma da be ti saki ti wa de je urugbe onokunrin na npo si okunrin yen lo waju ti to fi di eniyan nla nitori pe ko di owo e gbogbo agbe to ba ti furugbe laye la ma ni ti ojo ikore iwo na ma re ti ojo ipo na furugbe kan laaro obi ki iwo na le ka ko le kore urugbe to ba fun obi je ke mi saki wonu e laaro lati se ru ti gun saki se to fi di eniyan nla gidigidi oya
2: nitori o ni agbo agutan
1: tori o ni agbo agutan
2: ati ni agbo eran
1: nla ati ni agbo eran nla
2: ati opolopo omo odo
1: ati opolopo omo odo
2: awon ara fitin si se lara re
1: won se lawon ara fitin de se lara re
2: nitori gbogbo kanga ti awon omo odo baba re wa
1: awon omo odo baba re wa
2: ni ojo abraham
1: ni ojo abraham
2: baba re awon ara filistini ji won
1: won di won
2: won fe rupe di
1: won won fe rupe di won
2: amleki si wi fun
1: amleki bi fun saki pe
2: lokuro lodo wa
1: lokuro lodo wa
2: nitori iwo lagbara pupo
1: se gbo iwo lagbara pupo
2: ju
1: wa lo se gbo won ni koku lodo amleki ni koku lodo o tori pe o lagbara pupo ju awon lo mami irugbin yen lo gbe omokunrin yen soke irugbin yen lo fun ni agbara to fi nagbara ju awon amleki lo iwo na furugbin kan ko gaja won eniyan lo ko gaju ran le baba ran ile iya lo obi ki iwo na kawo yen ma ri ebi en to ni agbara pupo irugbin ma soyan di alagbara na ni iwo na fukan laaro ko so eda alagbara ju awon elegbere to ku lo ki la fi pari e se bi tori igbale mi re ni njo ti gba Jesu gẹgẹ bi oluwa to dugbala bo ba igba Jesu bo ti ngba sinu aye e aba mi sele kan ma sele owo re ti ku feje o ti pa imoye aimoye eyan aimoye awon kan lo pa lekun aimoye aye obi lo femi esofo owo e ti ku feje ni gbogbo igba obi lo n dawon eyan lo lati iseju si iseju Proverbs 28 verse 13 oya
2: ẹni tí ó
1: bu ẹsẹ rẹ mọlẹ
2: yóò
1: ṣe rere ṣùgbọn ẹnikẹni tó jẹwọ
2: tó
1: kàn sílẹ
2: yóò rí àánú
1: gbogbo ẹnikẹni tó jẹwọ tó kàn sílẹ ló máa rí àánú ìwọ náà kọlẹ kò lè rí àánú gbà níbi tá a déjà àjọ lọ gbàdúrà wà máa kígbe olúwa ò okùnwo ló de ìran àmì mọlẹ tó tún de èmi náà olúwa fi ọwọ agbára ńlá tú mi ilẹ níbi tí a de ìran àmì sí ati emi na o ya dua ma broda be brother bush le kakaka pa balubra adole brodush le ketete limbra bush jesu oluwa wa amen nibi ta de gbomi le gbororo le oruko jesu
2: amen
1: owo ina ko wonu mi
2: amen
1: bo ti ma lo ru atomi ko ju asegun lo
2: amen
1: ogun ni bori iwa ni e wo lo pada bori ogun
2: amen
1: o ti ri be o ko je pada jesu alagba mi wa amen ebi ta de ja won na kan ba me kasa mi si bo tin kan ni segun ma de kasa 56 kasa 9 si bo tin ka lori owo agbara ti sam 3 o de fa yo dupe iwo na ka o lo mi a tororo yen eh o mo pe lo to ni jesu nbe lai ebi ta de gbogbo ko ja joko eji ni agbe lo de agbara
3: so lati ma togun ni daddy so lori afefe pe in 2 years ago an so fun wa npe ka gbe omi sinu cup so an wa ngba adura bi won tin gba adura yen wa so pe enikan fe lo si irin ajo bi awon tin so lowo lowo pe eru nba atemi ati dile mi eru nba mi lati je ko mo mi lo si aqua ebom lati lo serve ani ki mu 100,000 wa kan ba mi change e si Lagos state mi o ni 100,000 teacher ni mi French ni mo nko ati Yoruba ngba ti mo sha ri pe omo ni ki file mo wa jiloru ni ago merin ngba ti baba ma nse program ngba ti won wa gbadura ti mo gbo mi yen si mo wa so fo mo pe ma lo won ti gbadura fun wa o wa lo o wa de o lo si aqua ebo mo lo safu o de ngba to wa de ko wa sise everything mo ni a ise yen ma wa aini wa ise iro lo pa afi ti ki ba ki ti nje olorun eh olagbe
1: olagbe mi
3: jp
1: jp anu morigba
3: anu ni morigba maria anugba so e wa nje program last week awa tun gbe omi sinu cup
1: e tun gbe sinu cup
3: mo tun gbe leji o le lori atun gbadura amo an tun pe ni bi ise
1: o ni o tun ri ise
3: o tun ri ise banka haleluya
1: egbe robi lati ma togun egbe to ba o gbese ni 2 years ago inu ka ma gbo mi si lati ororo omo e fe travel won fe lo o fe lo o fe lo sa egbe je to ba o kinse ohun yen wa jade lati ori afefe pe enikan gbo mi nle eru nba e ya si nja ko fe travel igbe ko ma lo ko si nkan kan pẹlu omi ati ororo yẹ ẹ da gbadura si latori afẹfẹ ọmọ yẹn lọ lọ serve o tun pada wale pẹlu ayọ wọn ni kan tun ṣe njẹ seko iya yẹn sọ pe oun nigbagbọ pe ko maa lọ tori ati gbadura somi atororo ọmọ yi lo lọ serve o tun de ẹsa ko tun riṣẹ wọn ni bi 2 weeks or 3 weeks mo tun ṣe program iya yẹn lo maa riṣẹ o tun gbomi atororo soke mo tun gbadura si ọmọ yẹn tun pada riṣẹ idi ijẹri iya yẹn naa ni ta lo gbọ eri iya eh gbogbo eni to gbọ iwo na sami to nilo ru ori ofe ko dalu won na be ki won na pa yo wa dupe ko mo re de wa jeri ko tu wa yan lo gbogbo eni ti oni se iwo na gbomi yan soke omi yan mo soro agbara ti oro ori ofe atoju ere bo ti ma fi we ki won na ori se ko gba oju ere atori ofe ko ju ere fu eni se ko de fa yo dupe jesu oluwa wa amen nibi ta de ofe fe riran se be ma ran to lowo lo se osu lodo odun won sub number ni ko ti bo na fe ma ran wa lowo osu osu odo odun ni gbogbo igba lose lose en won be ma so de be tu fe riran se won sub number ni ko visit oya
2: 080 33 46 2861
1: o ma da fun e bi won na tun gbianju ti o kan won sub number si e pẹ̀mẹ́ kájọ fojú ojú mi ò dẹ̀ máa dára fún ẹ ojú ò ní tiẹ̀ wà á dẹ̀ fi ayọ̀ ńlá wà á gbé ìgbà ọ̀pẹ́ jésù alágbàwíwá amẹ́ níbi tá a dé gbogbo ọkàn má gbàgbé ìpàdé àárọ̀ yìí máa ní agbára aago mẹ́fà àbọ̀ la máa bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé ńlá ó ṣe láàárọ̀ à ń dòrò lé ẹ lórí à ń gbọ́ olóró 5-10,000 wà lẹ̀ ó máa ní agbára ìwọ náà rí pé ó farahàn látàgo mẹ́fà yẹn à ń parí ẹ̀ láago mẹ́ mẹ́sàn-án a wà bẹ̀rẹ̀ sáfìsì látàgo mẹ́sàn-án dídí aago mọ́kànlá sáfìsì kejì abẹ́ látàgo mọ́kànlá dídí aago méjìlá àbọ̀ wo bí ó máa ní agbára
4: lẹ́yìn náà wà tó fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ ẹ wọn náà mọ̀ jọ pẹ̀ mú ọmọ tó tó ń lọ sí yàrá pàjá bọ́ọ̀lẹ̀ ní yàrá odò fẹsẹ̀ ni wọ́n lé number 5 victor ọláìyá ló ń lọ bó bá ti débẹ̀ oríṣi flag wo bí àtúnjọ fojú ojú dẹ̀ máa dára fún ẹ yéṣù alágbàbí wa amẹ gbogbo ẹ̀yà bíyàmọ́ pátápátá tí ẹ ò lè ṣe kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ ẹ lọ ga láyè bẹ́ẹ̀ ó ti ràn ìpè lọ́wọ́ wo bí ẹ ò ní ṣubú dẹrù nù lọ́dún yìí yéṣù olúwa wa amẹ irúgbìn àbíyàmọ́ wa ni mo ti jìyà lórí ọmọ mi ò gbọ́dọ̀ tún fi ọjọ́ alẹ́ wo bí tí wọ́n á tún ṣe kí ni gbogbo àbíyàmọ́ ni kò ṣe lè wo bí naomi padà ló fo wa ni mi ò gbọ́dọ̀ tún fọjọ́ alẹ́ tí wọ́n á gúnlẹ̀ ṣébù tí ò fo lórí ọmọ tí ó ní ẹ má pè ní naomi má pè ní mara torípé olúwa ti wà tó kóru síhun ìwọ náà fìyẹn náà gbàdúrà ẹ kò fi fúrúgbìn 1,500 fún tiyẹ kó fún tọmọ yẹn anoint orí ọmọ yẹn anoint orí tiyẹn náà àbí àwòrán rẹ bá ń bẹ lọ́wọ́ àbí tiyẹn náà gbogbo yẹn ni ó dùn gẹ́gẹ́ bí ìpèníjà lọ́la ẹni àwọn pákẹ́jọ máa rìn tò yìí lọ́wọ́ ìwọ náà níwó kan 5,000, 10,000, 2,000, 3,000 bó tó bá ti ká mẹ́lẹ́wọ́ máa fi rìn tò yìí lọ́wọ́ ẹnì kan ní kí ni account number 00960742221 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mẹ́ lórí orí ọ̀fẹ́ ọlọ́run a máa gbé púpọ̀ lórí rẹ yóò sì dára fún ẹ bó bá ti ń fi sí pèmí kí n gbàdúrà fún àti ìdílé rẹ yóò sì dára fún ẹ jésù olúwa wa amẹ ìpàdé kan máa wà ní first service láàárọ̀ gbogbo ẹyin ti fọ àgọ́ mẹ́sàn-án ni ó bẹ̀rẹ̀ yóò parí láago méjìlá gérégé.
5: Today we will be discussing.
4: Lẹ́yìn náà fojú ojú pẹ̀lú wòlíì ọ̀rọ̀ngbọ̀ ẹ̀yìn tẹ́ gbọ́n wa ní sango ojú orí àtàn ìyànà ìyẹ́sí wọn náà máa bọ̀ gbogbo ẹ̀yìn ti jọjú máa lọ nìṣó ní fọ̀ gbogbo ẹ̀yìn ti ìyànà ológbò kó kà máa wọ mọ́tò tó ń lọ fọ̀ ball and total felicitation ó ti di nnpc ẹgbẹ́ bẹ̀rẹ̀ ni kò ti gbọ́kadà vision academy fẹ̀rẹ̀ wa ilé kẹta ẹ̀ ní fáànì ẹ̀wọ̀ wa obi wòlíì kan wà mẹ́tò rí obi tí wà náà gbóhùn olúwa látẹnu ẹ̀ yóò sì dára fún ẹ jésù olúwa wa amẹ níbi tá a dé gbogbo ọkọ̀ fẹ́ pé wòlíì má flash wòlíì o yá.
6: 08026613610.
4: Èkejì.
6: 08033462861.
4: Níbi tá a dé gbogbo ọkọ̀ tó ní ìdá mẹ́wàá lọ́wọ́ ó ní fìdán bíbà ní ṣífìrì sí ọ̀sílẹ̀ fẹ́ tó bí ẹ̀gẹ́ tí ààyè kò ní lè gba ìbùkún wọn náà ìwọ náà gbìyànjú fúru sọ ìdá mẹ́wàá ẹ̀ ká tó fi ṣe tọ́lá bóyá onírúgbìn kan lọ́wọ́ láti máa fi rìn tò lọ́wọ́ bóyá àwọn ìfowópamọ́ fún onírúgbìn kan fún slot kankan lórí station kankan ìwọ náà lè ṣe wà dẹ̀dẹ̀ wọn náà yìí dábì fúrúgbìn wọn náà fúrúgbìn yẹn kó fi rìn tò yìí lọ́wọ́ mò ń fẹ́ yẹn 10,000 tí ó fúrúgbìn tí wọ́n máa sọ pé wo bí irúgbìn isaaki òun náà fi ràn ètò lọ́wọ́ láàárọ̀ ẹnìkan ní kí ni account number oya gtb bank ni máa kọ́lẹ̀ 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí ẹnìkan lòun ti rí kan 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mẹ́ lórí pápábí pé à ń lọ lé olúwa wọn náà jájọ́ pàdé bó ti máa fúrúgbìn ẹ̀ já wa parí tó kù sí lé olúwa bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi wo bí má gbàgbé pàdé àwọn ọkùnrin ìdápadà ògùn àwọn ọkùnrin 22 of this month wọn náà rí pé gbogbo ẹ̀yìn ọkùnrin òru má sùn ní ọjọ́ friday ni má sùn lè máa bọ̀ ó máa ní agbára gbogbo ọkùnrin ẹ̀já jọ wá gbàdúrà fún àṣeyọrí yóò dẹ̀ dára fún ẹ ògùn ọlọ́run yóò di mímọ́ ó yá níbi tá a dé ẹja máa lọ lé olúwa ẹja pàdé níyà náà fàjà àti ìfọ̀n yóò sì dára fún wa jésù olúwa má gbàgbé pé apàdákòkò bákan náà lọ́la jésù olúwa wa
7: From Lagos, this is
8: Jordan 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for entrepreneurs.

0: ṣe fun mi ni pe 2023 ni mo ti di se bi ọba mi.
1: 2023 lati
0: de bi. Bẹẹni sa. Igba ti mo wa 2023 yen mo ra calendar se bi ọba. Mo ra calendar yen ni 2023.
1: Okay.
0: Mo wa fi calendar yen sinu ile.
1: E fi sinu ile yin.
0: Mi o lo.
1: E lo. E ti mo se yen ni.
0: O wa di ẹnu ọjọ mẹta. 25 of last month. Mo ní ipò tí mo wà yí ò tẹnu lọ́rùn. Ṣé bí bàbá ò sọ fún mi pé Ọlọ́run ló ta òróró bí olórí àwọn angẹ́lì kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá wá fẹ̀mí náà kúnú ọ̀fin ayé yìí. Mo fẹ́ dẹni láti lọ mọ jẹun lágbújá lágbára.
1: Káì.
0: Ìgbà tó wá di àná lọ́sàn-án gangan, ọ̀gá mi kàn fún mi ní
2: lẹ́tà
0: pé kí n máa lọ sábùjá olójẹ́ kí n wá fi hàn mí sà.
1: Ìgbòlẹ̀ bẹ̀rẹ̀. Ọ̀la lẹ́nìkan bẹ̀rẹ̀ ṣẹ́. Màmá Ọlọ́run láti 2023 tí bàbá yìí ti ń wáṣẹ́.
3: Dàbí sáṣí
1: fún wọn. Private university labrọ̀d tí wọ́n wà ní Ogun state ibẹ̀ náà ti fún ẹ̀nàwó síbí.
3: Your hands with your
1: child. Mi bá gbọ́ tó sàmì.
3: I hear that you say amen.
1: Gbogbo ọmọ tó jáde lára rẹ̀.
3: All your children.
1: Wọ́n máa padà rí iṣẹ́ gidi.
3: You will get good job.
4: Sọ pé èmi náà máa jẹ olókè.
5: Èmi náà máa jẹ olókè.
4: Sọ pé olúwa rántí mi.
5: Olúwa rántí mi.
4: Mo fẹ́ jẹ olókè.
5: Mo fẹ́ jẹ olókè.
4: Olúwa ràn mí lọ́wọ́.
5: Olúwa ràn mí lọ́wọ́.
4: In the name of Jesus. Ó gbàgbọ́ ni. Ó mú kàlẹ́dà wòlé. Ó dẹ̀ fi gbàdúrà. Ọlọ́run dẹ̀ dá lóhùn. Ó dẹ̀ rí ọwọ́ agbára. Màmá yẹn ló ń lọ sí ilẹ̀ àánú. Ó lọ béèrè. Ọlọ́run dẹ̀ náwó agbára sí owó ọmọ ọmọ ẹ̀ tí ó wà ní ìrora. A dẹ̀ wò ó sàn. Ogo operation dẹ̀ sẹ́ gbọ́ mi sà. The same òróró wá tiẹ̀ ló sọ. Mo sọ fún ẹ pé olúwa wípé kí òróró ẹ kó jẹ́ bí 100,000 ó ti wà nílẹ̀. Bẹ́ẹ̀ ni ilẹ̀ àánú yẹn náà láti gbàdúrà sí. Ìyẹn nìkan kọ́. Mo sọ fún ẹ pé 100,000 mantles ó ti wà nílẹ̀. Nítorí tiẹ̀ ó máa ní agbára sà. Ibẹ̀ láti ọkọ̀ ṣeéṣe agbára yìí. O gbọ́dọ̀ dẹ̀ rí tiẹ̀ gbà. Gbogbo ẹ̀ tẹ́ bá ń wojú ra fọ́mọ. Ìyẹn tó bá ná ẹ jẹ́ kó ná ẹ. A gbọ́dọ̀ jọ gbàdúrà. Story ẹ gbọ́dọ̀ change. Máa múra Friday eléyìí. Máa mísì ẹ o. Tó bá ti mísì ẹ tẹ́lẹ̀. Má mísì eléyìí. Mo gbàdúrà lórúkọ Jésù. O máa ráàánú gbà. Láàárọ̀ mo retí ẹ. Bẹ́ẹ̀ ni gbogbo branches ẹ tó bá wà pátápátá. Make sure pé o connect. Èmi náà connect wọ́n yín. A fẹ́ gbàdúrà papọ̀. Àwọn kankan ń bẹ tá a máa fi hàn ẹ. Àwọn kan ń bẹ tó mọ̀. Ẹnu wòlíì ló ti máa gbọ́. Iyì tó máa lo yọ̀yẹn fún. Ẹnu wòlíì ló ti gbọ́. Bẹ́ẹ̀ ni gbọ́ mi sà. Àṣẹ ń bẹ ní pẹpẹ. N tó bá ná ẹ jẹ́ kó ná ẹ. A fẹ́ gbàdúrà. Mo dẹ̀ mọ̀ pé ẹni tó dá ayé àti ọ̀run. Lórúkọ Jésù ó máa bẹ̀ owó. Oh my God, mo ló máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. O máa bẹ̀ owó. In the name of Jesus. O ṣe bí ọba. Mo ní wàá ṣe bí ọba. Mo ní wàá ṣe bí ọba. Wàá rí ògo ẹlò. In the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní Canada. Kú múra. Ìgbàlejò wòlíì. Lágbára Ọlọ́run. On the 18th. Láàjọ pàdé Rosalana pé màá fún yín ní address lágbára Ọlọ́run. Bíjá ti pàdé nìyí o. Wesley Hall number 69 Mainvan Drive ní North York ní Finch Mainvan ní Toronto. Finch Mainvan ibẹ̀ láti pàdé ní Toronto, Ontario lágbára Ọlọ́run. Farabalẹ̀ kò gbọ́ nọ́mbà yìí M91NL1YB òtúmọ̀ ẹ̀yìn tẹ̀ ń gbé Toronto ẹ̀ ti mọ̀ bí ẹ ti ń gẹ̀ tàwọn nọ́mbà yẹn kọ́ sílẹ̀ ọ̀la máa tó pé máa pè fún 4 days lórúkọ Jésù wàá ráàánú gbà. Sọ pé màá ráàánú gbà. Sọ pé màá ráàánú gbà. Sọ pé màá ráàánú gbà. Wàá dẹ̀ rógolo. Lórúkọ Jésù ti Nasareti gbogbo agbára tí ò jẹ́ orógolo yẹn lórúkọ Jésù àdójútì wọn lórúkọ Jésù. Wàá rógo ẹ̀lù. Wàá dẹ̀ ṣe bí ọba. Wàá ṣe bí ọba. Wàá ṣe bí ọba. Ìnáwó ẹ̀síwájú sọ pé olúwa. Ire tèmi dà.
5: Ire tèmi dà.
4: Ẹ̀rí tèmi dà.
5: Ẹ̀rí tèmi dà.
4: Olúwa fi lé mi lọ́wọ́.
5: Olúwa fi lé mi lọ́wọ́.
4: Jẹ́ ní ẹ̀rí.
5: Jẹ́ ní ẹ̀rí.

0: o ya dua oruko jesu oruko jesu emi ni ma o a mu gba dua ire bi atola ola ile mi lowo ile mi lowo ile mi lowo fun mi lowo ile mi lowo ile mi lowo ile mi lowo in the name of Jesus wa de se bi oba jesu oluwa wa a se tenu me jade o ma dide oh my god mo ni wa dide wa dide wa dide wa rogolo wa dide wa rogolo wa dide wa rogolo wa dide wa rogolo gbogbo eyin mo olorun tolo ma lo leni te ma bukun pe te ro se mo gbadua fun ibukun olorun ati anu re ba je da mewa re so si de abi o so re re mo gbadua iran lowo lo ati ibukun re oju atoke wa loruko lo o ye ko wonu aye re story e ma che wa de se bi oba ase ti baba to ma te mo jesu oluwa wa gbogbo lojo bi oni oni wedding anniversary mo fe gbadua fun yin mo gbadua loruko oluwa ti o da aye ati orun en tin je mi ni ti ko yi pada je ko bless ojo e fun yin fun igbeyawo yin ni oruko aba to ma te mo orun ko bless e loruko jesu je ki ibuko olorun ati anu re ojurere re ko wonu aye re ko ran aye re lowo ti itara o yi pada ile re oni daru wa de se bi oba jesu oluwa wa amen yan wa won celebrate to wa nbi aina olaiya amos adewale ati oladayo lawuye happy birthday to you mo gbadura loruko jesu ire olo ati anu re yo wonu aye re amen wa de se bi oba amen e gbe apere agbo siwaju mo ya se mo loruko oluwa mo buku fo loruko jesu mo ran anu olorun atoju re sinu aye re loruko jesu ya gba iyanu re story e ma change wa mere wa jesu oluwa wa amen laaro e mo bi sawada gbogbo to ba na o je ona o ja pade laaro gbogbo branches wa pata ni awon aranse olorun won ti get ready awon na ti di amura dua ojo meta na fi gbadua be ni tan fi bo olorun soro nitori program ile ogun abe ule ki so gun teyan daja o ki se ogun teyan daja o ja gbadua ko ba le meri wa o ku sowo e mo je ise orun mi mo ko bi se nikan fi da loju bayi pe
1: mi gaga meri mo
2: bẹ́ẹ̀ni o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line city kilomita 54 lagos ibadan expressway kífùwàpẹ́ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì oróyìn ọ̀tún bàbá ṣebí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtú yáyá máa bọ̀ fún tìparí oṣù karùn-ún friday may 22 ọdún yìí ìdájọ́ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájí ọjọ́ friday ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí àkórí ìtòsù yìí la pè ní orí ìràpadà night of redemption aya forúkọ tuntun pé ìwọ náà ó dẹ̀ ní rí bákan náà mọ́ lórúkọ jésù ó máa ní tẹsítímọ́nì tó kọjá bẹ́ẹ̀ ìfàmì olóyìn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé ìsẹ́mínẹ́sì apọ́sù dr sm mustapha jp àti màmá prophetess sunis mustapha bàbá àti màmá ṣebí ọba nínú gbàlejò nípàdé àjọ ìparí oṣù karùn-ún tó bá wá ìwọ náà máa ṣebí ọba

0: òun lè ń jẹ́ wa. Bàbá adúpẹ́ ọlọ́run fún ọjọ́ ìní, ọjọ́ ìsinmi ìní tí ẹ tún fún wa ní àǹfààní láti wà papọ̀ lórí chọ́chọ̀ ní ààyè. Olúwa kò ní forúkọ yín, ọ̀rọ̀ yín láàárọ̀ ẹ̀jẹ̀ kó bù fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Tí a bá dé inú Bíbélì, mo fẹ́ kà fún wa nínú ìwé Matthew orí kẹta, a bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ kẹta lé ní ogún. Mo sọ pé nígbà tí ó sì bọ́ sí ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé. Sì wo afẹ́fẹ́ ńlá dìde nínú òkun, tó bẹ́ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n òun sùn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá, wọ́n jí, wọ́n wí pé Olúwa gbà wá, àwa gbé. Ó sì wí fún wọn pé èsè tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀, ẹ̀yin onígbàgbọ́ kékeré. Nígbà náà ni ó dìde, ó sì ba afẹ́fẹ́ àti òkun wí, ìdákẹ́rọ́rọ́ sì dé. Ṣùgbọ́n ẹnu ya àwọn ọkùnrin náà, wọ́n wí pé irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti omi òkun ń gbọ́ tirẹ̀. Èkè hallelujah. Ní ẹsẹ̀ Bíbélì tí a kà yìí, tẹ bá rántí nígbà tí oṣù yìí máa bẹ̀rẹ̀, a sọ fún wa wípé oṣù àlàáfíà, oṣù ìrọ̀rùn, oṣù ìdákẹ́rọ́rọ́, òun ni oṣù tí Ọlọ́run fún wa yìí, oṣù ìkarùn-ún ọdún. Ó dá mi lójú wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń gbọ́ láti bí ọ̀sẹ̀ mélòó kan, ó ti fi ẹsẹ̀ lé ìmúlẹ̀. Náà nínú Bíbélì níbi tá a kà yìí, Bíbélì sọ fún wa wípé Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n bọ́ sínú ọkọ̀ ojú omi.
1: Jordan Knight Show, and today we'll be
0: wọ́n lọ sí òdì kejì. Wọ́n ń bá tí wọ́n lọ, wọ́n ń ṣiṣẹ́ lọ, wọ́n ń bá àwọn ètò tí wọ́n ti tò sílẹ̀ lọ. Ṣùgbọ́n lórí omi, òun ni afẹ́fẹ́ àti ìjì ti dìde. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ka mọ̀ ni wípé nígbà tí ènìyàn bá ń tẹ̀síwájú nínú iṣẹ́, bóyá òwò ni o, bóyá ilé ni o, bóyá ẹ̀kọ́ ni o, ohunkóhun tó bá jẹ́, tíyàn bá ń tẹ̀síwájú, tíyàn bá ń lọ, kò túmọ̀ sí wípé afẹ́fẹ́ ò lè fẹ́, ìjì ò lè jà. Jésù gangan sọ fún wa, ó ní nínú ayé yìí a lè ní ìpọ́njú oníṣùkàtújú ká, torí òun ti ṣẹ́gun, ó ti ṣẹ́gun sílẹ̀ fún wa, so ìyẹn ò ń ṣe problem. So bí wọ́n ti ń lọ, Bíbélì ní afẹ́fẹ́ àti ìjì bẹ̀rẹ̀ sí fẹ́. Ẹ̀rú omi wá kún inú ọkọ̀, ṣùgbọ́n Jésù wà níbẹ̀, ó ń sùn, ìjì ń jà, omi ń wọnú ọkọ̀, ṣùgbọ́n ó ń sùn. Torí pé kí ni, ó mọ̀ wípé gbogbo eléyìí tó ń ṣe yìí ìhàlẹ̀ ni, ó máa tó stop. Torí pé kí ni, kò sí nǹkan tó lè dá òun dúró kóun má débi tóun ń lọ, kò sí nǹkan tó lè dá òun dúró kóun má ṣe nǹkan tí Ọlọ́run rán òun láti ṣe, kò sí nǹkan tó lè dá òun dúró kóun má gbé ìgbésí ayé tí Ọlọ́run rán òun wá láti gbé. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn, ẹ̀rú bà wọ́n, ojú mú wọn, àwọn alọba Jésù, wọ́n ní Jésù a ti gbé o, nǹkan ibi tí mo fẹ́ ka wò gangan nìyẹn. Wọ́n sọ fún Jésù, wọ́n ní Jésù a ti gbé. Now nígbà tí èèyàn bá sọ pé òun ti gbé, ó túmọ̀ sí wípé ó ti ra ara ẹ̀ pin, ó túmọ̀ sí pé ó ti wò wípé wàhálà ti dé. Ṣùgbọ́n nǹkan tí inú mi dùn sí ni wípé lóòótọ́ wọ́n wò pé àwọn ti gbé, ṣùgbọ́n wọ́n rántí wípé Jésù Kristì wà nínú ọkọ̀ pẹ̀lú wọn. Wọ́n dẹ̀ lọ bá Jésù, wọ́n ní Jésù gbà wá. Sẹ́rí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí wa tá a máa rò pé òpin ti dé, a ti gbé, wàhálà yìí o, kò ní part 2. Báwo la ṣe fẹ́ kúrò, báwo la ṣe fẹ́ bọ́? Kò sí ẹni tó máa sọ pé ó ò ṣẹlẹ̀ sí òun rí. Ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ níbí ni pé àwọn ọmọ ẹ̀yìn lọ bá Jésù, òun ní Jésù gbà wá. Now Jésù òun ò ní problem, òun wà digbí, toro mo pe ko si isoro kankan to le bori ohun sugbon awon meyin won ni lo Jesu ni won se lo ba Jesu be gele lo se ri fun wa olorun wa titi lai lai lati ati de ko se lo ti wa okan ni lana loni ati titi ayeraye o ni olorun gbogbo ipekun aye so ko sin kankan to mi olorun olorun wa nbe bo nkan kin kin kan ti ma sele ni gbogbo aye ni gbogbo orile ede ninu family oluwa be li so fun wa pe olorun wa sibe sibe sibe sibe tori gbogbo agbara awon olorun wa ko le saki sugbon nigba ti awa ba de ikorita ta lo pa gbe ti soro wa ti nkan kan sele si wa ta loju tu e ki la se ki la fe se awon mi ni Jesu gba wa awa gbe Jesu wa wi fun won pe ese ti eyin fi nse ojo be why ki lo ta se nse ojo se mi o ri nkan ton sele ni emi na ri wo de wa pelu yin now ojo o lo ma nje kiyan so pe eyan ti gbe ojo o lo ma nje kiyan se nkan ti o ye kiyan se ojo o lo ye ma nje kiyan gbe igbese ti ye kan gbe mo ran ti bomb blast kan ton sele ni Eko nbi o ma ti se die na mi te wa ran ti ye ayen mo o mo se wa ro ni la ro ti bomb blast yen sele ti won won yan bere si e lo bi ko so mi awon to ku tori pe won ko so mi obi omi mo ti gbagba adugo yen awon to ku tori pe ko so mi o ma ju awon ti bomb blast ti pa lo eru iboju wa oni kaluku bere si sa gira gira nkan to de ma sele se ko ni leko ni yen to ba ti gbagbo aba oni kaluku ma scatter ni won ti e ni koko farabale pe kilo ti en se ti nkan ba ta ma gbo pe nkan sele nbe ba gbogun wa dagere si bo bi dagere si bo mi won ti e wo pe e ti e je ka duro ka ti e wo kilo n sele ibe le so fun wa pe eyi ti e le lo e kilo de ti e fi sojo oni eyin oni gbagbo kekere now igbagbo kekere lo tun ma nje kiyan sojo se re pe nkan meji o lo fa ojo nbi akoko ni pe afefe to nfe atiji to nfe yen o ti da eru ba won pe ati gbe ikeji ni pe won ni igbagbo rara igbagbo won kere now nkan meji yen mo fe ka wo laaro yi to ba ri nkan to nsele ma je kiyan mu eni ojo then igbagbo e o lati duro ibe le ni fa enikani ti o ba gbagbo ohun gbogbo ni sise oni eyin oni gbagbo kekere Jesu wa dide o ba afefe ati okun wi idakeroro si de o pari idakeroro si de nigba ti a ba wa ninu ipokipo ti a ba wa e ma je ka soju ka ni igbagbo ka wa pe Olorun ka pe Jesu ta ba pe o ma dije si wa ta ba pe o ma mu idakeroro wa ta ba pe o ma da afefe ati okun duro ibe ni so pe nigba ti gbogbo e da duro tan o wa so fun won o wa nu ibe ni so pe enu wa ya awon okunrin na won wi pe iru eniyan wo ni eyi ti afefe ati omi okun gbo tire afefe ati omi okun lati gbo tire to lohun lo da gbogbo e so ti a ba gbagbo pe afefe ati omi okun ma gbo ti Olorun o ma gbo ti Jesu idakeroro ma de a le sato Jesu lo pe wo Jesu mo ti de o tori pe mo mo pe iwo lo le seun gbogbo ta ba ranti isan itan je o safati ninu we chronicle keji ese ogun ti awon oba meta won dojuko oba awon amori awon moabu ati awon monsi akoni awon meta Josaphat to bo te je pe nikan so lo dojuko awon mo ogun Josaphat to lati won le dojuko ogun eyo kan ko to wa je pe ogun meta ni kini Josaphat se Josaphat gbogbo mo Israel oni gbogbo yin e wa ya je lo gbadura gbogbo eyin ara Israel eyin ara Juda Jerusalem o ya je lo gbadura o bi bi so pe eru ba gidigidi ojo mu sugbon adura lo gba elomi teru ba nba to je ba mu o ma masaka kiri a ma pe onku a ma pe anti a ma se kiri a ma se to ko se ni body to le da afefe ati ijiduro bi ko se Jesu Christ nikan tori fun nikan lo ni afefe o nikan lo ni agbara lori afefe ati ijiduro Josaphat ti gbadura Oluwa so pe ni lati janu ija yi emi ni ma jaja yi wo lo fara e bale kini Josaphat bere si oni tolorun ba ti ni ohun lo ma jaja yi ko si wahala mo o ya je ka ma yin olorun so nkan ta ma se ni pe ati tamboni ati sekere ati lu o ya nkan ta ma ko lo soju ogun niyan iyin la ma gbe lo soju ogun a ni gbe ibon tori ibon ibon wa o ti ran nkankan eni to gbe ibon sakabula dani to fa lo ba won ni AK-47 se o fe pa re ko yen o ni wo ko ti e need oluwa ti lohun lo ma jaja yi mo so pe awon ota ma wo won pe a akodisi disi nkan nko ogo awon nkan awon weapons ololo lati ja awon le wa ko sekere ati tamboni atatewo ah ki lo nse won sugbon mo pe iye gaga ibe ni apara wa ewo ai bojo igbagbo ati iyin nkan meta yen o ma mu yan bori nko ki e ma ni ojo ki yan gbagbo pe jesu wa nbe ikeji ki gbagbo yen duro iketa iyin o ma bori ohun gbogbo ni afefe ma dake iji ma dake omi ma lole won ma bo sodi keji ise ma tesi waju end of story end of discussion ise tesi waju so mo fe ko mo pe ohun to ba ti eru to ba nla koja nsi o ma to dake bi afefe ati iji tori pe kini oluwa wa pelu wa oluyan ni aoyan aorin aoyan fanda aorin aoyan aorin jehovah nbele mi e ti ma tun gbo orin yen o ma mu minu mudo ma munu mi dun ni pe jehovah nbele yin wa on la se yan taarin oni opolo yan loju elegusi elegusi ogudo yi lata tori pe oni eru obodo ani baba o fa ko gbe igbaju agbapo soke lo olorun to da gbogbo ipekun aye ma la nso yi Jesu Kristi o ma la nso yi o ma lo wa ninu aye re o ma lo wa ninu ile re o ma lo wa ninu ise re o ma lo wa ninu oko oju omi aye re so ko si bi afefe ati ijiyan se le to ba ti le lo ba a ni ti o le jao sugbon ma so ko gbe o le gbe Jesu lo ma ba wi pe Jesu jo bawo ni o Jesu de ma mu afefe o ma da duro ade ma tesi waju oro Olorun ti mo fe fi han wa leni ni e ka le ni alaafia ibe le ni ka tujuka oni ninu aye iyawo ni alaafia oni ka tujuka tori ko nti segun aye ta ba ma ba ara wa so awon oro Olorun won yi lati fi ese wa mule satani akan ma ti elomi ri bori sugbon Olorun fun lagbara lati kapa aye e ibebeli ni ninu e oni in him we live in him we move in him we have our being ninu Olorun lati wa la ibe lati ma ma yin ibe lati ma ma rin so pa le ti wa nu Olorun o ti pari ko si nkan kan to le doju ko wa to de le to de bori wa so mo fe ka gbagbo laaro yi ka wa ninu alaafia ninu emi ninu okan ninu ara a o si di pe ogo Olorun ma ma farahan ninu aye wa adupe tori pe Olorun o ni fi enikankan wa sile ta ba de ti gbagbo a ri wipe alaafia yen o ma ku ibeli ni ta ba wa siwaju Olorun ta gbadura o ni alaafia Olorun to ju ogun aye ati imo eniyan lo o ma mu okan wa le a mu okan wa wa ni alaafia bo se wa niyan sugbon ni to ba je wipe ko gbon Olorun gbo ko le ni alaafia ko si o ma ma sakakiri ni sugbon to ba gbo Olorun gbo ti gbogbo eyan ba ti en sakiri ma ma so pe kilo ti e se bo mama yi kilo se baba yi kilo se sister yi ko ti ada bi pe nkan kan se tori pe alaafia Olorun ti duro sibe ni mo gbadura fun enikan kan to n gba mi leni pe ki alaafia Olorun ko gba akoso aye enikan kan wa ni oruko Jesu Kristi Lua wa. Amen. Hallelujah. Praise the name of the Lord. I want to welcome you again today. It's

0: from Lagos. This is
1: Jordan.
0: 105.5 FM. Jordan 105.5 FM.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú. Jordan 105.5 FM. Ọ̀bàyẹ́ jọ̀ọ́.
3: Ètò Èkìtì yẹ́yẹ́ ètò Èkìtì yẹ́yẹ́. Ètò Èkìtì yẹ́yẹ́ ètò Èkìtì yẹ́yẹ́.

0: kí kábọ̀ sórí ètò ra tara lókun mọ̀ ọjà ètò Èkìtì yeye ìgbẹ́ ìpolówó ọjàríyá ìgbẹ́ ìpolówó ọjàríyá kàjẹ́ ké bugbanijẹ́. Ìkábọ̀ gẹ́gẹ́ bí ti mọ̀ wípé abala aláàkọ́kọ́ òun náà ni omi ọgbọ́n ṣe mọ̀ wí ètò ti ọ̀sẹ̀ kọ́kọ́ já àtẹ̀mí àtẹ̀yẹmi ọdún ọlárinrin gbọ́gbọ́n dẹ̀ kán sí bẹ́ẹ̀ ni nítorí wípé lúgbẹ̀ẹ́ ni lìgbìkà lé kékeré a máa ń kọrin àwí ọmọ tó mọ̀ ìyá rẹ lójú o. O ṣí yóò tọ́ mọ̀nà pa ìyá tó jìyà pọ̀ lórí rẹ bàbá tó jìyà pọ̀ lórí rẹ ọmọ tó mọ̀ ìyá rẹ lójú o. O ṣí yóò tọ́ mọ̀nà pa.
1: Láyé gbẹ̀yìn ṣùgbọ́n láyé òde òní ṣé orin òun ṣọ́dẹ̀ nítumọ̀ mọ́. A sọ̀rọ̀ nípa bí a ṣe tọ́jú ọmọ láyé àtijọ́ àtayé òde òní ìyàtọ̀ kẹ́ lébẹ̀. Lẹ́yìn ètò mo gba oríṣiríṣi ìpè ayíyo owó èyí Èkìtì kéṣe kì í ṣe ojú òpó sílẹ̀ ká dá sí ètò ní ẹ̀ṣẹ̀hun kẹ́yẹ ká dá sí mi kí mọ̀ wọ́rí pé kọ́ bá di òní aláǹfààní láti ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n lálẹ́ òní kẹ́hùn kò mọ̀ fẹ́ wí sí a orí ọ̀rọ̀ náà ni mo ti yà nítorí pé àtìyẹ ṣàtúnṣe àtẹ̀mí àti ìyìn èyẹmi àti ìyìn àbámi kì í gbọ́ alúlé lálẹ́ òní mi àtìyẹ ṣàtúnṣe bí mo ṣe yẹ ṣàtúnṣe lùwọ́ náà ṣe yẹ ṣàtúnṣe nítorí wípé ẹ sọ nìkan dàgbà jù láti ṣàtúnṣe ẹ sí o ẹ sí ọ̀nì kan dàgbà jù fún àtúnṣe kẹtìrà pátá láyé ṣàtúnṣe ká bá rí ibi kọjá wípé a ti ṣe àṣìṣe ká ti fa òbá wí sẹ́yìn lọ́dọ̀ yẹn ọmọra ká bá rí ibi kọjá wípé a ti le jù mọ́ yẹn ọmọra àti wípé láyé òde òní ẹ̀sìn kan rí déé lé mọ́mọ rẹ̀ ẹ̀sọ́ obìnrin ẹ̀sọ́ ọkùnrin kò déé lé mọ́mọ torí pé ọkọ̀ máa ń yà mí lẹ́nu lùgbà mìíràn ká bá rọ àwí màá rò tí pé ṣé ọ́ọ̀kì èyí mímí mú mi ló gbẹ ẹ̀nì ṣé òun ni mo mí mú ọmọ mi bá lọ títọ́ yé mo lè tó bà ṣùgbọ́n èèyàn kankan àkọ́jọ́ wípé ọ́ọ̀kì èyí ni mímú wa kàbá ni mímú wa ló gbẹ ẹ̀nì kà á dúpẹ́ lọ ọlọ́run ló ni wípé ọlọ́run lè mọ̀ kí èyí mímọ́ gba gbẹ̀rẹ̀ kó bá jẹ́ wípé ọgbà gbẹ̀rẹ̀ ni ibo ni bá a lo ní ẹ sọ ọmọ kẹ́ ẹ fẹ́ yọ ẹ sọ ọmọ kẹ́ ẹ fẹ́ ṣàṣejù ẹ sọ ọmọ kẹ́ ẹ fẹ́ fẹ́ ọ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn bá kọ́ ọ̀kùn ọ́n na súnra kì kà á bá wọn wí kọjá wípé bíbélì gan mú dírẹ̀ múlẹ̀ pé kàn mọ́ fọ ẹgba sẹ́yìn nínú ayé ọmọ àyà ọmọdé lè wèrè jì sí ìpàsán tẹ́rẹ́bá náà mi lè síta ọmọ mìíràn kẹyẹ rẹ bá ba wẹ pé mami get out shut up mami you gats talk to me anyhow like that èèbó ni yẹ o mami you gats talk to me how you talk to me like that are you crazy ọmọ wí sẹ́yìn ó ń ya wèrè lọ́gbà mẹ́rin ó lé òfin ó ra kú ni ẹ̀ẹ́sẹ̀sẹ̀ níbẹ̀ wípé kó lé ọkọ mi tọ́jú ọmọ rẹ̀ nǹkan ọmọdé bá máa jẹ wọn wí nǹkan kí ó bá ti mọ̀ yẹra hàn ta lọ́jà ẹ̀ẹ́sẹ̀sẹ̀ níbẹ̀ wípé kó mi ó tọ́jú yẹn ọmọ rẹ̀ ṣùgbọ́n kété òun lé lè wọ̀ntúnwọ̀nsì ǹjẹ́ àwọn èèyàn ọmọra kan lulú òyìnbó láyé òde òní ọlọ́bàmí kan mẹ́ta dárúkọ rẹ̀ lórí ẹ̀rọ lálẹ́ òní ṣùgbọ́n ayé gbọ́ mi lulẹ̀ lálẹ́ kẹ́ ìyẹn ọmọ rẹ̀ ìlú òyìnbó náà ìyẹn ọmọ rẹ̀ ní abami ní èkó lẹ́fọ́yà kò bímọ sí kẹ́sì ọmọ rẹ̀ wọ́n ẹ̀sìn yìí kẹ́ gbèdé ògbàrà lébẹ̀ ìyẹn ọmọ kan lọ sí sùkúrù eléolé lánìí ò kọjá wípé eléonà rè àtọkọ àtọyà yẹn méjèèjì nínú ilé èdè ògbàrà náà sọ ọ́ síra rán o re ji omo ni gbede tori pe edeke ya ta baba iso lebi ko mo ba laun si ohun ni omo aso ke ma to ba je orobo ba edeke ma to ba so ninu ile omo ke lo ra ohun na la ta si an leti ko ba re asoro na ede o la mi soro ede o gbara li abami ni re so lebi ki omo re lo su lu oyinbo kan bi mo so hun ma je ya yin lerun pe ede ogbara hun na ni omo hun so lulu oyibo lo hun o o ya yin lerun eyi ni wi ko mo gbo oyibo an gbo oyibo an gbo oyibo an gbe ede ogbara an je gbe gbo yan ede ulu merin bi yan ede french lori sirisi be yi ni e mo ja ta ede rana e mo ja fa o ba wi seyin lodo yan mora ko mo ti gba eti eye re se be ye re se to le yin ni lebi ko le kekere se bi gbo ke teun ke ye mi wi le ori radio lana e lo se kokoja un gbe lodo iye wa ta ba sugbo odo ni ku gbe ah I opalope wo de roro gan mo un lo gba mere kun ba un mu nyu sukuru igi la mi rin un de ona sukuru un de kawe ni un sase yori lebe o daruko ile ise airport ra lulu eko libe le ti musa bukere ko me sose eje so ti ye satuse ba so ti ye jagbe momo re ba e mo ja wi aye olaju ka ye omo ke oye se epo e mo ja wi aye olaju ka ni omo nu ko je wi pe ori phone gan ko mo ba ti te gejo a je mo ji je wi je lanu mu fe ke yiun abun akaba won mo ke ye ke riba nja re lale oni nja pada sese atijo si ri wi pe laye ode ni ba ri wi yan ka file laye gbe ni aso oke ka wo lu gbe ni won na re wo ba damaski ka wo lu gbe ni won na re wo ba awi ori fo fe ma gbo fe mu ketere ka yinu ka ko so ki je e mo wo la re iki ba de gboro ba yin ati ru le ise orisirisi kan mu ewe ategbo kan me so maraye lore tori pe ati gbagbe asa bu sera kitun gidi ko lorun mu ko a ati gbagbe re ati yinu yan re ti ya mo laye ogbe ka lule yan ara ibadan a sulura ari ko bafu lori sirisi ari ko a ma gbo oni parode o lori kaduka asayo nu lere o ti gidi akuru ati mu ba nkara asoke akosita ami gbi bafu anti mi paro anti mi gba gold lo lora ari gbe pandale alo sugbon ba o dabi pe laye odo ni ba iyera ti si bi iyera ri jesi wi pe ka je jejaya atijo ka lo aso atijo ka nja pada si eko atijo na ka be si ni ami toyan mora tori ka ba wi eko ka lo laye odo oni la yinu ke mora in the next 5 years e so mo ka gboran mo e so mo ka wulo mo e si fe je leader of tomorrow so e bi nkan ba ni lo afomo se omo ka bi ba ke leko se o le fe ko mo re yes it's what you have that you can give out nkan ba mo ni oye mi ko mo nji mi doke ki mi si oju opo sile fun eto tale mebo

0: Hello, Imoka.
1: Hello.
0: Hello, Ika. Hello.
1: Hello.
0: Hey, Aba, oru kore ati bi kiti pe mi.
1: Aje to ya li mi ni o lati je lati lu otun je fun.
0: Iseun Aba.
1: Aba, mo ka like ke de yin ma ti ma da sinu mo lu ile ife ni mi.
0: Omo ile ife.
1: Awon are kiti de kan so mi la won ni de fi lojo mo ye mi.
0: Oda,
1: iseun. Omo le, wa ti ma gbo ni o, mo len kin ni.
0: Oda, iseun. O apereke mo ya okare aba
1: ase
0: o mo se o wo amara owo ro o nje follow mi rin laye ke iyato ipa wo ni iba wi aye atijo ipa lilawo liko ninu aye ra lo gbe ni
1: e kale o
0: e mo kale o
1: yes my kale ma
0: e yes ala ni se
1: oruko ti ni Mrs. Isola latoke aro
0: Mrs. Isola latoke aro
1: mo gbo gbo ede ten so sugbon mi le so
0: oda nda se to
1: ehn seri ti ba wi fi aye atijo ohun gangan lo daju ohun lo je ki Nigeria to ohun gbogbo igba yen seri ti ba wi fi se ko mu lebo ko dada eni se mo pe laye atijo ohun ma fi ti se aderugo mo
0: bene
1: eni gege bi enikan pẹ̀lú bí mo ṣe dàgbà tó yìí nínú ìṣẹ̀ mo ti lé ní 60. ọ̀dọ̀ headmaster ni mo gbé. headmaster yìí àtijọ́ ṣe mọ̀ pé wọ́n máa ń kanra tán bẹ̀rẹ̀ láfẹ́kọ̀ọ́jú. gbogbo àwọn àtàgbé ń bẹ̀ gbogbo àwọn àtàgbé lọ́dọ̀ àkòsí kankan ni wa tí wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn. àbẹ̀dùpẹ́ lọ́dọ̀ náà. ṣe mọ̀ pé gbogbo ìgbà yẹn ìbẹ̀rù wà. torí ìbẹ̀rù yẹn ta bá ti gbé láàárọ̀ a máa túnlẹ̀ sí wọn ọkùnrin adẹ̀balẹ̀. Ẹ wo ti sí yìí wọ́n kàn máa kọrin mọ́lẹ̀ ọ̀hún ẹ̀ka kí mọ́ ń kà bóyá ẹ̀ka rẹ̀ ni ẹ̀ka sọ ni ẹ̀ka lẹ́nu kò sẹ́ni tó mọ̀ wọ́n ẹ̀ka wọ́n á kàn kọrin mọ́lẹ̀ ẹ̀yin náà wò tí ọmọ bá ṣẹ̀ tí tíṣà bá ba wí ìyá ọmọ atúnlọba tíṣà gbà báwo ni yáwó ṣe ní pọ̀ ń ta nígbà tó jẹ́ pé owó kíákíá ni wọ́n wá wọn fẹ́ fapá ṣiṣẹ́ mọ́
0: lúpẹ̀ ẹni alákẹ́kọ̀ọ́
1: tó ẹwọ ìgbà tí wọn bá national anthem wọn dà padà sí tàtijọ́ tàtijọ́ yẹn làwà á mọ̀ kódà a tó fi èdè wa gan a tó fi ń kọ national anthem yẹn kódà táwọn ìyá arúgbó ya bàbá arúgbó wa táwọn
0: gbòógbò
1: wọn á tún mọ nǹkan tá à ń sọ ẹwọ ní ìfẹ wọn dá national anthem padà ṣé wọn dá ìwà àtijọ́ padà.
0: wọn dá ìwà àtijọ́ padà. Iṣeun ìwé
1: ọpọlọ ní àjọ ìwò ní ìfẹ agbó ní gbogbo wa tún wá ń dààmú ní ìfẹ
0: agbó
1: kàtà sáà kò lórí sóṣà mídíà ní ìfẹ wọn ní tẹ bá mú ewé ìjọgbọ ẹgbẹ ewé ìjọgbọ kẹta pọ yóò ṣiṣẹ fún kẹrin sóṣọọkì fẹẹ mẹnu bàyẹn ṣé ó ṣiṣẹ gbogbo ó kàn máa bìṣẹ gbẹkàn ni. ìwé ẹjọ́ máa dé tó bọ̀ kẹ́ńtẹ́lẹ̀ ní ìlàyé
0: òṣèlú ìjà fọlọ́mìnrin láyè.

0: báwí ayé àtijọ́ nìkan ni onírúurú àwọn nísìnyí wọn rántí wílé ìgbà kí ẹgbọ́n ha ọba ti níjọ friday ọsẹ láàmú ìlọsọ̀nà oko ìkẹ́sù wà ló ní ibẹ̀ lóko àbàmíyàn friday kábà ti jáde ṣùkúrú ọsẹ láàmú ìlọ ẹgbẹ ìdílé ìwé aná ẹyìn ṣùkúrú ṣùgbọ́n nísìnyí ìyá ọmọ mẹ́ta mọ́kó sí ilé ìwé ẹtù ọkọ̀ ọmọ tẹ̀rẹ̀ láti ìlókù ní ẹtù.
1: So
0: ìdáwí ayé àtijọ́ ni mi kọ́lọ́ kẹrùn-ún lọ. Ìyá òbí rẹ̀ ní aníṣẹ́ gidi láti ṣe.
1: Aluṣẹ́ láti
0: ọwọ́. Àgùntàn kí ọmọra ọyàn ọmọ ló fún àmọ̀kú ìkẹsẹ̀ ọmọ mígùn. Ọmígùn ìpapọ̀ ni. Ṣùgbọ́n ọmọ àwọn àlọ́ láti lè ṣe nǹkan yẹn ká ṣe káàmú jèbí lọ́dọ̀ ọlọ́run.
1: Kábá
0: gẹ́gẹ́ bí n kì í sọ, kábá fi ayé ọmọdé hàn sílẹ̀ in the next 10 years ti ní kàáyà. Ìfàtọ̀ ọlọ́run mọ̀ kí Nàìjíríà ya wí o. Ọlọ́run mọ̀ kẹ̀ ya wí o. Ọlọ́run mọ̀ bí yan àbáwọ́ ọkẹ̀ ìlú ìlú alẹ́ ní kábá fi ń ya lọ. Ìtẹ̀fẹ́ ṣe lídà Nàìjíríà. Ọlọ́run àtúbọ̀ rẹ̀ lọ o.
1: Àmì. Àmì. Ìṣeun ìṣeun ìyé 09063352 lójú òpó kí a pè á sí ìbáwí ayé àtijọ́ àti ìbáwí ayé òde òní ìpawọlé kó nínú ayé ọmọra. Hello.
2: Ẹ̀kalẹ̀ olóòtú.
1: Ẹ̀kalẹ̀ sà.
2: Ẹ rà mọ̀.
1: Ìṣeun àbá orúkọ rẹ àti ibi kan ti pè.
2: Dáadáa ni ẹ̀yà.
1: Dáadáa ni mẹ̀yà àbá.
2: Ikú ìsinmi òní.
1: Ìṣeun sà.
2: Orúkọ mi ni Ayọ̀bami.
1: Ayọ̀bami láti.
2: Láti Fàgbà.
1: Ọ̀dà ọmọ olúwo l'Ayọ̀bami.
2: Ọmọ Ìmẹ̀sí Fábùnmi Ìmẹ̀sí.
1: Ìmẹ̀sí ọ̀dà. Ìṣeun yìí ìbá dá sí.
2: Kán pè ní òkè Mẹ̀sí tó súnmọ́ ẹ̀fọn aláàyè.
1: Bẹ́ẹ̀ ni.
2: Nítòsí ọ̀nà ìjẹ̀rò.
1: Ò ṣeun àbá, ó yẹ ìbá dá sètò.
2: Tó mo wò pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwárí gbà yẹ. Torí igi ni bàbá mi, àmì oko ni bàbá mi ń dà. Tó fi tọ́ mi ní primary ọ̀rọ̀ pọ̀ bọ̀ mo fẹ́ yán kókó inú ìwé ìròyìn. So òru oṣù báyìí ló máa ń gbélé wa lọ́wọ́ ta máa lọ múra látòkò. A dẹ̀ gbọ́ràn sí òbí lẹ́nu dáadáa kó tó di pé a fi mí sọ̀fà sí Port Harcourt lọ́hùn. So pẹ̀lú gbogbo ẹ̀ mo rí i pé gbogbo tó ń bá wa sọ ń gbà yẹn pé ọmọlúàbí mi ọyẹ sọmọkọmọ òun náà mo fi gbé ní ilẹ̀ Yíbò over 15 years. As school dear and so ní kúkúrú èdè ohun tí mo pẹ̀lú.
1: Mo wà pẹ̀lú yín.
2: So ohun tí mo kàn fẹ́ sọ ní kúkúrú èdè as a point o ni wípé ṣé dídá tí Ọlọ́run dá wa sáyé tó fi wá sínú ìyá wa kẹ́ tó bí wa nkankan ló dá mọ́ wa. Ó ti dá múra yẹ ó ti dá mọ́ wa o ni wípé ó ti dá wa oníkálukú ìṣe wọn nínú ìran wọn bí wọn sì máa ṣe ó ti dá mọ wọn. That was nothing like an education. I will say that education become an attribute. Àwòkọ́ ṣe ni bí orin òṣùpá ṣàyídì ọ̀làjúdé làwa gbàgbé àṣà
1: àwùjílẹ́ra.
2: Làwa gbàgbé sẹ́rí. Tí ẹ bá wò ní ìsìn bàbá rẹ ní bàbá yẹn tó mọ ọmọ ẹ lọ sílùú ìbò tó dé ìgbẹ́ pé.
1: Èdè
2: bẹ̀sẹ̀ sọ pé ìgbàrà òkè ìgbàrà odò.
1: Èdè ni ọmọ rẹ ní ọrùn kù làálù ló òyìnbó.
2: Ẹ rí i pé I'm sorry to say apology for this. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Èkìtì ló ti gbé sìnkú lásán tí ìsìnkú òyìnbó. Tí wọ́n mọ lé.
1: Kankan gbèdé gan, kankan délé orí.
2: Ẹkún gidi ni fún mi tọ́ba tí ẹ lè sọ Yorùbá. Wọ́n sọ pé ọmọ ìlú báyìí ni mí ọ̀dẹ̀ wa mọ́lé. Bàbá kú ìyá kú. You can't be able to identify yourself in the family.
1: Agbóyìnbó.
2: Àmì tàjù gbé ṣáájú.
1: Ìṣe àbá.
2: Ohun tí ó fà á problem tó fà lónìí. Nga
1: fọ́lọ̀
2: mi ìlàyé bẹ́ẹ̀ ni. Mo fẹ́ summarize. Sẹ́rí ohun tó fà ní òde òní ni wípé we value education than the real moral training. Ìrí home training.
1: Ìṣeun. Àwí agbé òwe sórí ju.

ìgbà tí ò bá lọ, tó gbàdúrà sí tí kò lọ, tó gbàwẹ̀ tí ò bá lọ, jẹ́ kó rẹ́gísítà sí ọkàn pé nǹkan kan wà tó tì lẹ́yìn tó jẹ́ kó le bẹ́ẹ̀. Alakọjá tó bá ti gbàwẹ̀ sí, alakọjá tó gbé ìgbésẹ̀ lé lórí, wòlíì ní kókó ṣe nǹkan kan ṣe kó wá lọ, jẹ́ kó yẹ pé nǹkan kan wà tó páwà ẹ̀ lẹ́yìn tó mọ̀ pé iná tó ń gbéyàn ó ní kinní kan tó fun lágbára. Tó bá ti ri pé ogun kan fi ojú ẹ̀ gbolẹ̀, ó fìyà jẹ ọ́, kò jẹ́ kó rọ̀nà lọ, mọ̀ wípé ó ní agbára kan tó tì lẹ́yìn. Sórí agbára yẹ tó tì lẹ́yìn yẹ, tó bá ribi ṣubú, àwọn agbára yẹ ogun yìí ò ní ṣẹ́. Ẹ̀kalẹ́, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Orúkọ Jésù Olùgbàlà, kí ọwọ́ Ọlọ́run kó wà lórí ayé rẹ, jẹ́ bó ti wọlé lọ sùn, kí ìrànlọ́wọ́ Olódùmarè kó wà lórí ayé rẹ, kí agbára ọ̀run kó wà lórí ayé rẹ. Má jẹ̀ mú Olódùmarè kó wọ̀ ní agbára, agbára ìṣẹ́gun kó wọnú rẹ, má jẹ̀ mú ìṣẹ́gun kó wọnú ayé rẹ. Ó mọ̀ wípé wọ́n le tòru gbé agbára tó le jẹ́ kí ogun kó le mọ́ ọ, wọ́n le tòru gbé wọ ẹ lára. Bẹ́ẹ̀ ni sà, ara tí mo fẹ́ fi gbá gbàdúrà lọ́sẹ̀ yìí nìyẹn. Àwọn agbára tó nàrú mọ́ ọ, èyí tó jẹ́ kógo yẹ kó dàbí pé kò ní ṣẹ́. Ó gbọ́ Psalm 58 sọ wípé àwọn agogo kan wà tó máa ń sọ olùtújú di èké. Gbogbo bó bá ṣe ń rí tó ṣe ń gbà, wọ́n á sọ di èké. Ogun le sọ aládùúà di èké, ogun le sọ di wòlíì dunírán nínú ayé ẹ. Wòlíì rẹ tí máa ń gbàdúrà sí ọ wọnú òru lálaalẹ́ náà ló tún sọ fún ọ pé o ò gbọ́dọ̀ mú ayé ní yọ̀bọ̀kẹ́. Ogun le sọ wòlíì dèké, ogun le jẹ́ kí wòlíì dẹni tí ó gbàdúrà gbà. Ẹgbọ́ ilé ìsà, bàbá mi nínú Olúwa tó kọ mi, ó fi ìrírí ẹ̀ kọ mi ní nǹkan kan. Wọ́n ní ní ọdún kan, àwọn jẹ gbèsè kan, ó dẹ̀ ń bà wọ́n lẹ́rù pé Ọlọ́run wá fi ìran kan mọ̀ wọ́n. Bàbá rí eegun ńlá níwájú ẹ̀ tí eegun yẹn fẹ́ wó lù mọ́lẹ̀. Bàbá wá ń bò nǹkan, pàlàǹgbá tó wà níwájú eegun yẹn, pàlàǹgbá tó wà níwájú eegun yẹn. Bàbá wá sọ wípé òun wò pé kí làlàǹgbá ní ṣe pẹ̀lú eegun ńlá yìí, ṣe bí eegun ńlá ló yẹ kó múra bóun ṣe fẹ́ bàdà. Bàbá ṣàgbọ́rọ̀, wọ́n wá pa làǹgbá yẹn. Bí wọ́n ti pa làǹgbá, wọ́n ní níbi tí òkú làǹgbá yẹn wà, afẹ́fẹ́ fẹ́ jáde, ó dẹ̀ fẹ́ gbogbo aṣọ tó wà lára eegun yẹn kúrò. Wọ́n ní nígbà tí aṣọ yẹn máa fẹ́, igi gbígbẹ ni tó ń dáyà já wọ. Gbà táwọn lajú, Olúwa sọ wípé gbogbo tó ń dáyà já ọ bí kó fẹ́ ṣe ẹ yẹn, igi gbígbẹ ni. Gbọ́ mi dáadáa sà, tó o bá rí tó ń dáyà já ọ tí ò lọ, mọ́mì ó ti gbàdúrà títí lórí ọmọ, àdúrà yẹn ò gbà. Nǹkan kan wà nídìí ẹ̀ tó yẹ kó o gbójútó. Ó ti gbàdúrà títí pé kó Olúwa fún ẹ níbùjókòó, ṣe ló dàbí pàdúrà yẹn ò ní gbà. Nǹkan kan wà ń bẹ̀ tó yẹ kó o gbójútó. Ìyẹn ni mo fẹ́ kó o gbójútó. Rí lọ́sẹ̀ yìí mo fẹ́ gbé ojú ẹ kúrò lára ogun tó ń jà. Mo fẹ́ gbé ojú ẹ lọ síbi tó jẹ́ wípé kó o lè mọ bó ṣe fẹ́ gbàgbà yọrí àdúrà. Ní àwọn ọdún kan sẹ́yìn náà, èmi náà ò ní rówó, mi ò ní rẹ́ni ràn mí lọ́wọ́. Ó máa ń sákiri láti ibìkan síbòmíì fún ìrànlọ́wọ́. Màá máa lọ láti ibìkan ṣọ́ọ̀chì, máa fi ṣọ́ọ̀chì ilẹ̀, màá máa lọ. Olúwa wá sọ fún mi wípé kìí ṣe bí ó ṣe ń sákiri yẹn ìrànlọ́wọ́ ẹ wà. Ìwọ sáà ṣe nǹkan tí Olúwa ní kí n ṣe. Olúwa wá sọ fún mi pé jókòó lójoojúmọ́ ní everyday máa fún mi ní ₦500, ₦550 nígbà tó bá ti rí. Wàá rí pé o ní sákiri. Bó o bá rí pé ogun kan lu lórí ọmọ, ó ti gbàdúrà títí àdúrà yẹn ò gbà. Wá ọ̀sẹ̀ yìí a fẹ́ yẹ àwọn kankan wò, àwọn kan yẹn la fẹ́ dojúkọ. A fi ogun lẹ̀, a dojúkọ agbára tó wà lẹ́yìn ẹ̀. Bí Ọlọ́run sì fi kọ́ wòlíì yẹn náà, tó dẹ̀ tó fi ń kọ́ wa. Ṣé orí tógun bá le pátápátá, tó bá ti gbàdúrà, ó gbàdúrà lórí ìpìlẹ̀ ogun yẹn ọ̀sẹ̀, ó gbàdúrà lórí ogun ìdílé ogun yẹn ọ̀sẹ̀. Wọ́n ní àwẹ̀ ni kò gbà, àwẹ̀ yẹn náà ò fẹ́ ṣiṣẹ́. Wọ́n ní kò lọ sórí òkè, orí òkè tó lọ bíi pé ṣe ló tó fún àwọn ogun yẹn ní agbára sí. Bẹ́ẹ̀ ni, a jẹ́ kó o ti discover tó wà lẹ́yìn ogun yẹn.

boya lori igbeyawo e lo tin ja o tabi lori awon nkan kan to de mo boya lori ati je eyan logun ye fi nja ma ro wi pe iromiromi to njo onilu e wa nibe kan to mo iwo ni ko wari ko wa ijeleye ri awon ijeleye na la fe fi gbadura lose yi be ni ki lo gbo ogun mero ki lo fi ya je mi be ni adura akoko ti mo koko fe ba igba so pe oluwa lo si ipele ogun mi ko se wole awon woli atijo igbadura eni a o rara particularly to ba ka bibeli e daada lojo ti won so fun elisha pe ilu to wo yi da beni ṣùgbọ́n tẹ ẹ bá mu omi ibẹ̀ wòlíì omi kòrò bẹ ẹ bá bẹ̀ dúró nílẹ̀ yìí tẹ ẹ bá lẹ fẹ́ ṣiṣẹ́ ilẹ̀ wá ṣá lóòótọ́ ní gbogbo nǹkan dá aláyìíká wa bẹẹni wòlíì ò wá wò pé ogun ńlá ni bí wòlíì ti gbójú sókè olúwa sọ fún wòlíì pé ìpínlẹ̀

ogun náà ó máa rí ó máa kúrò láyé ẹ. Number one, aṣọ àkísà òun ni wọ́n ń lò nínú ẹ̀mí tán mọ fi ń ṣètò fún ènìyàn. Ọjọ́ tí ìwọ bá fi aṣọ àkísà gbàdúrà tó jẹ́ pé kìí ṣe àdúrà ẹ̀kan ló fi gbà tó dẹ̀ parí ẹ̀, tó bá fi aṣọ àkísà gbàdúrà ogun yẹn máa ṣe bọ́mi dáadáa. Bí àjẹ́ bá fẹ́ àtàkì àdúgbò kan, àkísà ni wọ́n fi àtàkì àdúgbò. Bọ́n bá ti ń rí àkísà ní

nínú ilé kó o máa gbàdúrà kó o máa rí àdúrà gbà bóyá o bá ní àkúfọ gíláàsì nílé tó bá jẹ pé àjẹ bá lọwọ sí o ò ní rí ìrànlọwọ gidi ẹgbọn ilé yìí àìní àgbíyèsí o ní ogún fi ń borí wa nígbà míì àbìkítà àìka nǹkan sí o ní ogún fi ń borí wa bó o bá délé àwọn tó ní agbára wọn máa ní ìfura sí gbogbo nǹkan tó bá délé àwọn tó lókìkí àwọn tó lówó wọn máa ní ìfura sí gbogbo nǹkan wọn mi dáadáa nǹkan kì í wà kí á lẹ̀sìn nílé àwọn olówó rárá wọn lè torí pé wọn fẹ́ káyè wọn mọ́ kán bá odidi èèyàn kó máa tọ́jú wọn ibi tí ẹ bá ti rí nǹkan skátà káàkiri mo ti sọ fún ẹ lórí rédíò yìí rí.

bẹ mọ òfin inú ẹmí gbogbo ẹyin tí wọn fi nkan tí ò àìbìkítà dédé orúkọ jésù agbára ọlọrun tó yín dálẹ lálẹ yìí ohun tí a fẹ fi bẹrẹ àwẹ ní ọlá bẹẹ ni sà ọlá mọndé ó la máa fi bẹrẹ àwẹ ago kan náà la dẹ máa break odidi ìgbálẹ kan olú máa mú sínú ilé ẹ máa gbọ ẹyin kan ń gbọ mi ẹ kì í máa ń ka ọrọ sí bí n bá níkẹ ṣe nǹkan ẹni ẹ nílé ìgbà tí mo níkẹ fi yọ gbàdúrà níjẹta mo ló máa gbé sígun ilé ẹ ibẹ ló máa wà ó ti ka sáàmù sí wàá fi sígun ilé yẹn lẹyìn ọjọ méje wàá dálẹ ó máa ṣe omi síbẹ ìkorò ní wọlé.

0: aláàánú ìsírẹ́lì
1: o.
0: Ìjà fún ọmọ rẹ
1: lórí.
0: Wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ rìn jáde ní.
1: Àmọ́ kò sẹ́jú pàtó ni
0: wọ́n lu ẹwúwo sára
1: wa.
0: Ẹni tí ò bá sínú ò lè mọ́ bó
1: ṣe.

0: answer.
1: Àdúrà rẹ
0: gbà mẹ́rin bí ẹ̀sán sá.
1: Tó bá rí àwọn tó ń gbàdúrà.
0: If you see with that press.
1: Tí wọ́n sọ pé àwọn ò rẹ̀ sí àdúrà.
0: And if they are not getting answer.
1: Ẹgbẹ́ àjọ wo bí iná.
0: Let's look at
1: that. Àdúrà tó bá máa gbà.
0: Prayer that will be answered.
1: Ó gbọ́dọ̀ ní àtẹnumọ́.
0: Must be insistent.
1: Consistency prayer.
0: You must be insistent on it.
1: Is what can make difference.
0: Olólégún ìyàtọ̀ wá.
1: Genesis 32. Láti 34.
0: Verse 34.
1: Jacob di angel yẹn mú. Mi ò ní jẹ́ o lọ. Àfi tó bá ṣe. Sọ́ra yìí tẹ mọ́ ń gbàdúrà sọ́ẹ̀sọ́ẹ̀. Tẹ mọ́ ń padà sẹ́yìn. A ni mo ti ṣe díẹ̀. Mo ti padà sẹ́yìn. Ṣé ìwọ orí báwọn kan ṣe ṣẹ́dú pẹ̀lú alẹ́ fún
0: mi?
1: Dábìdì wípé ẹ̀mẹ́jẹ mo ń gbàdúrà
0: lójúmọ́.
1: Na ẹlòmíì wà ní wa
0: báyìí.
1: A ti ṣe 3 days
0: program.
1: Ọjọ́ kan ló ti ṣe. Ẹlòmíì ọjọ́ méjì. Now ẹyin kan wà tó jẹ́ pé ẹ ní consistency. Ẹ kì í tẹnumọ́. Ẹ kì í tẹramọ́. Ẹ kì í tẹ̀lé bá ba ṣe ń bá lọ. Nínú 2 Kings 5.
0: Wọ́n
1: sọ fún Namani. Ẹ̀mẹ́je ni o máa wọ
0: Jordan
1: ni o. Wọ́n sọ fún lẹ́ẹ̀kejì. Ẹ̀mẹ́je ni o. Tó o bá wọ bẹ̀lẹ́ ẹ̀mẹ́je. O lè ṣiṣẹ́ o. Àfìgbà tó wọ bẹ̀lẹ́ ẹ̀mẹ́je. O sọ fún wọn ní orí Jericho.
0: O
1: ní ẹ̀mẹ́je nìkan yìí
0: kan.
1: Àgbà tó pé ẹ̀mẹ́je.
0: Ẹyí
1: tí ẹ máa ń sọ pé ẹ kì í rẹ́ sí àdúrà.
0: Ok,
1: àwọn kan wà sí.
0: Àjọ
1: ṣe ìpàdé Tuesday. Ní Lolo bus
0: stop.
1: Irú ẹ̀ ní Sunday báyìí.
0: But today Sunday.
1: Wà á mi excuse wa.
0: They will bring excuse.
1: Onílàdẹ fẹ́ parí sẹ́tà ń bá lẹ̀.
0: I still want to conclude the work.
1: Àwọn kan ti gba òróró.
0: Ọba fi sí
1: bọ́ọ̀ tábẹ́ fi ṣiṣẹ́ yẹn. Àwọn kan sì máa gbà tí wọ́n lé.
0: So don't sit down
1: today. The same thing ní Korodu.
0: Aṣọ ni Korodu.
1: You must encourage yourself.
0: Ọgbọ́dọ̀ gba rẹ̀
1: níyànjú. Kò bá bẹ̀rẹ̀ assignment.
0: You start an assignment.
1: Kí ni kò parí.
0: Please finish it.
1: Have assignment.
0: Àbọ̀ iṣẹ́.
1: In spiritual.
0: Nínú
1: ìdẹ̀bí. It's equal to nothing.
0: O ṣe nkora.
1: Bí ẹni pé yóò ṣe nǹkan
0: kan.
1: Mo lu agogo yìí. Àdúrà rẹ̀ ó gbà.
0: Nínú
1: kẹtí wà yẹn.
0: Nínú kẹtí wà.
1: Ọmọbìnrin yẹn ń lọ lójoojúmọ́. She kept on going. She kept on going. Kò jẹ́ kọkùnrin yẹn sinmi.
0: He is not allowed him to rest.
1: Bẹ́ẹ̀ni wípé men ought always to pray. And not to faint.
0: O
1: yẹ kẹ́ ẹ máa gbàdúrà. Ẹ̀ka kò gbọ́dọ̀ di ẹ lọ́wọ́. You must not lis ten to the mockers. Àwọn kan ń bẹ tó máa fẹ́ paná ẹ̀mí ẹ̀. Wọ́n fẹ́ kó o tẹ̀síwájú. Number 2. Àwọn tó ń gbàdúrà pẹ̀lú distraction.
0: People that pray with distraction.
1: Ẹ wọ́n yẹn ni mo dẹ́ yẹn o. Wo bí wọ̀ ọ́n. Wọ́n á lọ straight forward.
0: They are never straight forward.
1: Àdúrà tẹ bá ń gbà.
0: Prayer that they are praying.
1: Wọ́n kì í ní ẹni tí wọ́n ń tẹ̀lé.
0: They don't have someone they follow.
1: They move here and there.
0: Ọkàn bẹ́ẹ̀ kiri.
1: They hear many things from people.
0: Ọkàn kan ń gbọ́.
1: Ẹlòmíì sìn. Àfọ̀n ní òróró tí a lò lọ́wọ́. Ó ti lò róró méje lẹ́yìn ìgbà wọ́n ò dúró lórí ìṣẹ́kẹ̀.
0: You are not consistent. Oh,
1: ẹbí ẹnì kankan kọ́.
0: It's nobody
1: fault. Wípé o rè sí àdúrà.
0: They are not getting answer.
1: Ẹbí rẹ ni.
0: It is your fault.
1: Ìwọ la máa bèrè lẹ́nu.
0: You are drunk with your
1: wife. Ẹlòmíì wà nínú àdúrà báyìí.
0: So I will pray like this.
1: Yóò tún mọ tẹfóònù.
0: They will be pressing their phone.
1: Yóò mọ wo fíìmù. Nínú àdúrà tí gbogbo ayé ń gbà tán rógbòlò. So ọmọ yẹn tá yẹ wọ́n dá lórí rédíò lásán. Lórí sọ jẹ́ pé ayé wọ́n change lójú.
0: That their life change suddenly.
1: Don't pray with distraction.
0: Má gbàdúrà pẹ̀lú.
1: Pray with concentration.
0: Mo
1: gbàdúrà.
0: I pray.
1: Oh my God, gba agbára. Matthew 26. Verse 41. Lo fi ni watch and pray.
0: Ó yẹ máa ṣọ́ra kí ẹ̀sìn máa.
1: Ẹ máa ṣọ́ra.
0: Be watchful.
1: Ẹ máa ṣọ́ra.
0: Pray.
1: Má ní distraction.
0: Don't be distracted.
1: Àwọn èyí ó máa sọ́rísìírísìí létí ẹ̀.
0: Say no man of things.
1: Kí lè o ṣe lórí rédíò?
0: What are you doing?
1: Ẹni gẹ́gẹ́ gẹ́gẹ́.
0: Báyọ̀ you lis ten to
1: me. Ẹlòmíì wọ́n ní ẹ̀kí ló ń wá lọ dídí Korodu. Ẹlẹ́kẹta. Àdúrà tí ò ní gbàgbọ́.
0: Prayer without faith.
1: Kò lè gbà. Àdúrà tí ò bá ní gbàgbọ́. Kò lè gbà. Mo gbàdúrà fún. Àdúrà rẹ̀ ó gbà. Àdúrà rẹ̀ ó gbà. Ó rè sí àdúrà. Ó rè sí àdúrà. Ó rè sí àdúrà. Èmi ń mọ̀ pé ayé rẹ̀ á ní ìtumọ̀. Ibi gbogbo lójú ọ̀nà rẹ̀. A di tẹ̀mọ́. Wà á dẹ̀ ṣerere. Ìdá mẹ́wàá. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ má jẹ̀mú. O la máa gbà lẹ́nu. Gbogbo ènìyàn pátá.
0: Ẹ
1: dìde make sure. Ẹ̀sán ọ̀rẹ́ Sunday. Sọ ìdámẹ́wàá sórí òkè ògo. So seed si
0: project.
1: Àwọn tó wá mọ̀ pé project ń lọ lọ́tún ló sì lọ́wọ́. Ẹ fún wa ní account number.
0: The account detail.
1: A lọ church.
0: Before we go to church. Unity Bank. Unity Bank. 00-32-39-37-01. Again. Unity Bank. 00-32-39-37-01.
1: 01 Freedom Apostolic Revival International Ministry is the name of the account.
2: Or you can use our second account. You can use our Echo Bank account. The Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215.